àti oko yin ká kí omi ba le ṣan lọ dáadáa ẹ fowó díẹ sínú àpò kan tẹ ò gbé sókè pẹlú àwọn ìwé yin tó ṣe pàtàkì fìtílà ìṣáná àti pàápàá jùlọ tó bá ṣeéṣe ẹrọ gbohùngbohùn tó sì ń lo píìlì tẹrí pé àbò yin àbí ti àwọn èèyàn yin ó wà nínú ewu ẹ má dúró mú ewu kankan ọhún ní kíákíá ẹ kúrò nínú àgbègbè náà tó ní ewu kẹ sì lọ sí àwọn àgbègbè tí ìjọba pèsè kalẹ̀ àbí sí àwọn àgbègbè tó ní ààbò tí àwọn ọ̀gá-lọ́gá ìlú wọn ò fi hàn yín níwájú ewu ìkún omi ìṣesí kọ̀ọ̀kan ṣe pàtàkì òun ló mú kí ojúlẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè benin tó ń bójútó ìdáàbòbò àwọn ọmọlú máa tọrọ lọ́dọ̀ gbogbo ẹ̀yin ọmọlú pé kí ẹ ṣọ́ra kẹ sì kú àwọn ìwà tó ṣe pàtàkì bákan náà kẹ bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò láti lè fi dáàbò bo ara yín àti láti lè fi dáàbò bo àwọn èèyàn yín ní àpapọ̀ nínú dídènà ewu ìṣọ̀kan àti ìhùwàsí rere a lè dín àwọn ewu ìkún omi kù kí a sì dáàbò bo àwọn ẹ̀mí nígbà tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bá ṣẹlẹ̀ àbí tí ẹ bá nílò ìrànlọ́wọ́ ẹ pé nọ́mbà 118 ní ọ̀fẹ́ èyí ni ìkéde ojúlẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè benin tó ń bójútó ọ̀rọ̀ ìdáàbòbò àwọn

0: Anajoro sọ. Àwọn tó ń gbé Anajoro wa. Gbẹ́tẹ́gbẹ́ Akanajoro. Númi lẹ́lẹ̀. Bónú méjì fi ọ. Lópólópó mi tán dọ́nà tọ́jú fi. Lèé jẹ́ ká gbọ́n. Bónú ẹ wá jẹ́ pé tán wọn. Fi ọ. Ena tún lọ mi jẹ́ tọ́ mi tán. Ekun tó fẹ̀nú mi o. Bọ́tọ́. Nọ. Ena dúlé tán tán. Ejì fi ọ. Ìdùnnà tọ́jú. Ìdọ̀ pápá gbọ̀nfọ̀nú pẹ̀. Gbọ́. Ìdọ̀ mẹ́ẹ̀ gbọ̀nfọ̀nú mama. Gbọ́. Ẹ̀họ́ kíkà mi ọwọ́ ẹ̀ndẹ̀ sí ìdàgbọ́.
1: Ìpọ́n kó lẹ́mẹ̀ ọ ẹ̀hẹ́ ìdádọ́ nù gbọ́ rà parí àparí kó sí. Ló fìjítọ̀ kó wọn gbọ̀nfọ̀nú nọ sí. Fìjítọ̀ gbọ̀nfọ̀nú nọ. Ìmọ̀ ǹjẹ́ mẹ́ àti. Ẹ̀yin ò fìtọ̀ ẹlẹ́gbọ̀nfọ̀nú ò kódótọ́.
0: Lọ títí mẹ́nu yẹ.
1: Wọ́n apá ẹni kó yẹmi ìdàmọ́ràn méjì. Kó mi dọ́ mi kọ̀dọ̀ kó dé gbogbo wa. Ló náà jìnà dé súté ń gbéjú yíyan. Ẹgbọ̀nfọ̀nú méjì fi pò. Gbẹ́tọ̀ di tí n bá yẹ dókòó yìí náà ló kó do fìjì kó yẹ bó jìyà tí ó yẹ ká rẹ̀ ẹ̀yìn náà ìlú ẹ̀dọ̀ náà jìnà. Ló sin san tán ó tu. Ló dé AS gbẹ ọbọ mọ́nà. Nuwe yunu xe na wala li dele ali de nume do kwe xe na do yi do na tepo lo na kla do menji. Emi de suru a ji no le me ti te ngbe ton tu yi do suro yi da zomon koton wawe yo. Emi ne diyon na ji no de su ne nuko. Emi vi ji tok po mwa. Vi no ne, emi mo ha. Lo vi no ye gbon fo.
0: De no yi mwa one.
1: De no yi mwa one. Hon le ro kuro kwa da li no ali.
0: Hon nu mi ji yo. Mi do na toju.
1: Tan ji hwe nu a ji bo mo ve bo toju gbon debu. A tenk mo ho kando kaka. Ene diyon, ji nan tou ede sou, nan tou ede sou ane, ene sa yon vino an. Mi mora men ji, nan men ji yon lema sa do, son di khosa abu kanado, fye ton sin kou, ansi, asou che wene nou amen, ansi, fiche le sin to, ene, fiche le sin an, mi nan mwen fong bwene le, mwen akpa ene le kou yon, mwen di, edo go fleme, e jen jisin, e gwe diyen karo, fiton le sin to yon we, me de yon jen jisin, e gwe diyen karo, fiton le sin an yon we, wọ́n parí kó yẹ mi náà mọ́rọ̀ méjì egbọ̀n fún pẹ̀lú òun òkú ẹ̀.
0: Òkú ẹ̀. Òkú ẹ̀ yọ nùwẹ́wẹ́ di yẹn kó tó àṣìṣe pọ́n. Mímẹ́wẹ̀lẹ́ ọ mi ní àsùpàṣípò. Bó ká tà mí dé. Èmi lẹ́lẹ̀ bó tà mí dé ọ nùpọ̀ ẹ̀. Mi sọ títọ́ mi délẹ̀ dọ́tẹ̀. Bọ̀ títọ́ mi mi sọ dọ́tẹ̀ yọ. Ẹ wá yín dọ̀ dandan mi ọ́. Má tọ́dọ̀ mi délẹ̀ mẹ́ ọ́. Mi náà sì kú pé òfin mi tán lẹ́wọ́ bó náà hàn dé jẹ́ ká gbọ́n. Bọ̀ n jẹ́ náà mọ́nu kúnú jẹ́ kó léwu. Kó ewu ẹ̀ ń jẹ́nà mọ́nu kúnú jẹ́ yọ. Náà dọ́nu mi lò fífọ́nu. Vídó pérópó ẹnẹwẹ̀ méjì. Méjì súnù. Méjì yánnù. Má wò ó lọ́kó tó gbé mi tán mẹ́. Bọ̀ súnú ọwọ́ ẹyin pòde. Àṣìṣe pọ́ yẹn pọ́n mi ká yin àṣọ àtọ̀. Bó wà sọ káká bó a lò pọ̀ jẹ́ mẹ́fí èmi dé lò fi dìán. Wíńdé mi náà sọ wáwẹ̀ kan jí yọ. Títo èmi sọ tó tẹ ọwọ́ yín lọ. Nùwé kún pla filẹ̀ sí àṣọ mẹ́. Nùwẹ́ kún pla wẹ̀ máa fọ́ mẹ́fì lẹ́tàn. Nùwẹ́ kún pla tó tó hwe. Nuwe kukula kwekbe. Nu keke bo nu fileton piyo nyewe yi pitakon. Beviyo, eyeyo, ya some kaka bofo universite yo. Unse totome. Bo, eyi kon nuno kuwa guto ton. Bo, bo leko lubo wa, bo ma uledo ame, be mwaso. Uhun, vi yonu de le yo, ye bi yo, ma udo aminu ye lo, bo ele mwasu e ton le bota. Kho sa, nwe kan dudu o, ewe, asi yen ton, e ye yi do akon. Uhun no e pole bi yo, nye, sonu anwe. Uhun mi, monu kunu jemide me mon, Eyin to jije le do fide klin klin do kho sa no le su do enele bonu o afoma klin nu o awon mo kun je me
1: kanji
0: mu mi de o mo kaka yo file o ye wa do gbe po do ye de tentin bonu sun fo ye no se chaki wo do yen bonu se chaka ton do no itan Un leje ye no se wagbon ni. Ye ka no se wagbon mo. No eton no yin wa nu nde bo ye chawe yo. Ye no ho. Bo no se to akoyoji bo no se wa. Npon pon. Nka kan bi opon. No we do nu ame yo no tun wa. Ba mi wa da yi. Mi wada yi yo, mo je mi de. Mi do yi do mi de le uwe aliki aliyo. Nyekpo do, mi kpo nyonu ekpo wikpo, mi da mi de si diyo fime. Bo ka no kpo kaka bo waso, bo mebile bi wak bo je me, da kwo me. Bo do elu kpo je da kwo me kpo fimi ton le ekpo an. Eta ekpo numi?
1: Li sokpo numi ya, ekpo biyo.
0: A so si ku li nde to, mi so si ku gon chile manade do mi de u, bede kpo an. Bo, azande jero fine yo. O, na jino, e inu wakbe kle un, do totome. E inu wakbe yo, azande ekbe we, ye na soko yo wanu miye yo. Benekbe yo, kome honte wanu ye yo, ye zon dudu. Bo dan dudu kanji. E dan dudu. Teme, teme. Bo se wanu ye. E dan dudu wa bo se wanu ye yo. No e ton e yi, kwenye. Gwene kwe yo no e ton do na wa. E ka sok pe yo.
1: Bo wa.
0: Fi yo ze dudu wa wa ye yo. E ze kwe yo deji. Bo di do. Bo le a ze. No e no ton o yin wana ye yo. Ese nmi bodo no emi ton wa hun
1: isojuni
0: eni isojuni boka eblo moyo o mi tepon bo yoro meme odo ton do nu wa teme yiye yo le fi o wa yo mebi pele bo yoro o meme odo kle ko ho ji ton yo amodo fi bi no tin bo rezo no yiya mi yoro kaka E golo jenwe. Hon, e so kwe yo. Che yo numi. Bo se gran manton lo dayi. E ze, nou an numi ye yo. Un so nou an dayi. Un no fine kaka bo zan kwe yo. Meme yo wa. Meme wa wa yo. On dudu an na jodo kaka je so ya. O ve sinye. Nye ro, nan dun nou. Undu no won e yo o koli de yo de hen wa yo de undu no koli o me o no eo nduru generalo nduru devo generalo kolio mete tegbo e no so wa nu meme ho yaro ma se kiwe de de mebo to du nduru ona do ndu dagbedagbe de we da pe negbe ho o no du wende bodu nu che bodu pe de lele bodu nu yo bo bo ohun sase yo bo ze nwe na se yo wa mo akwedo sase yo me ta go chi garo ho se ya
2: ndo si se we se
0: wa mo kwe cha ki kan de wo do sase yo me bo ibla kanji bo se to sase yo me eta yin mo de mo tro lo agbasa che dan wo pere bo unso alo ka ma do si keche bo juro na jelo fiyo bo na kan bi yedo acha ta ka yene nte mi ka do sin mo mi ran blo wa le se alo ka ma do si keche o le se dai bo le mo bo le bi o yen de be bo hu hu yen de bi bo ndu ndu du che yo ndu ndu che kanji me bo mla che bo tamo de si che wa yo ndo won ni bo so koli de no so ni yo tewe tewe yo sume sume yo no so koli yo ni ati sin so no de me no teme teme de le tin be no ko ni o do fu ron do bebe yin wa na bo e no so jo ni o un so koli ojo ni yo ndo ni no mi chelele de so koli ojo ni ho no te bo pon po won ku me ton huzu haza wo un blo nu me ma mo e ado o da o fi to ya do me to dai de ndo nu we pon yo koli ode nka ton koli yo bo ze nu ku me de me bodu bo ndo mo ni de ndo mo ni bo mo do nu kume ton ku so we yo o e sa do hodi ya e chi hui bo nu e ko e nye pe po de yo ana mo do ku su ku su bi o me ble un
1: lo ki ko kwa pa ble un
0: e kwa pa un e je mo yo pe ne pe yo e ho e na do nu asichi ya nen kana blok bo nu asiche nkenu a ele o kaso do hode ya nye lo kaso do hode temenia njoko ado de meme njoko ado de me nkenu a njoko ado de me bo nka li ta me pon san me o tamlo an tamlo ho amlo wa fi mi so bo li ta me pon san me ka ka ka ka ka ka ka ka bo do wa kan hode le bi o yen de nu e do bande yo e bo ntara kan bi o mi bo mi na do se do mi o di e bo yon le yo mi na ba kan bo do de venu mi so bo mi do mi na do hode we yo nno nu kan bi o yen de do mi chilele mo e fi che no blo nu mi a hunu e lele bo so akwa chaki wo nu yen o e nu a so eni onu asi yen ton do vo do sume sume bo yen o yen ton wa bono di do we do majiro vile majiro vie do nu on si yon lobo do hona ne e fermi yon ma do ni yan e o ma kple vile bi kpo no e ton po lobo do nu e fermi yon ma do nu ye ya e o ma chi kwi bo sa lo che do gba bo ye kpon e do ne e kana blok mo so ya ji ya do viene le o tokun de hen na je taun le o viene le mewe mi be bito viene le me bo yigbe bo safo ene o yese we ma egbe bo yin nu egbe o akwe o bi o unzan le ka wa do boblo ha mi we o ene einde bo khwa ichezre einde bo venu mitrili bo hoa ton enele yo ndo ki kambio do ne na blog mo anji gbene gbeyo de nse ho da kun yo o sun le yoro bo do hitan hitan do mi me yan le je no du o kete dio yan le ho ne ho nso da kun gbene gbeyo ho ne o mi bo do eyin mi ton e bonu mi na ta si tonu si bona ta sa tonu sa
1: e si wa mo be yon ha
0: e si
1: e yon e o e si wa mo be yon ha e gbele yo mi we yin run mi e kai me yin me bo e so nu wa na din e o mi kha mi aplon nu o mi de u bon do benji a san wi gbe yo wa lo ni ma so yan wa lo bon do benji na gbe kan de nu aye na tun bonu ko yin na tin
0: Momo legende ayant en a chenwe nse hoa do nko chete yo hore de yo minado di do
1: 01 22 60 42 22 bon nana yimi bon hore hore dio minado hon alokan rote ndo propos mitan sia 01 21 31 45 32 01 21 60 41 22 dia bi mo o zinzan vi enele tongbon ya bi fi ne tongbon no so akwedo vo nu o no ton lo kon so chaki o nu to wa so chaka ton nu no bo o jan jan wa jan ba iha we ka do nu abi ya ho ino o to ji gbe ne gbe we ka do meji kan we ro nu me pon kan ji bo ni ma so yin do meji no kere we no duwa o e no e fi ne tena mo to nde bua e no ma ka fi na ero e ko ma nu e don dule to e ma fi a ma pe dule to pe re ko ti bo nu do meji ni wa mo e yan do tin bo na dalo o sinchion o le bo pon ai moro meji duru de me ndi fukale e fina lo le do o tonu ndudu o eh o nemika mogbe debi mogbe yo mi na tepon lo do
0: yon le ma ro kan ba we ana joka an tonu sun le e no e roblo re
1: ma do nu mi do meji keke
0: mi e ka do ye ma le le ko bo so ho wa e bi ma ba kan wa bo do mi kore foro yan ale se kore wa nsan ale se wa nsan ale se ho wa
1: 01 21 31 45 32 01 21 60 42 22 eh o sinfan ye gbe e we veni ya amon li edo bo do gbe sinfan e we fenu ya ndo mo ganjiro fi boro menji nugo e bi e ji ato o to po to fi lenu po be ka je ko ton boy so chaki o junu o to bo se chaka ton junu no be ki klero menji to ro dudu ho o no wa yin we de adin ka do fi me ri wa kan me ni me ye wa chimi na po ja kenu ho po po te me che ka no toru sia mi fon ganji si araji don demi resu mi fon gbo odo
2: fon ganji le mi kuro tozo
1: tozo in kuro si ya
2: okay no ye yo no mi to po a
1: mhm
2: o ma se o no ma ye ba ile
1: ne na jino kuro yin
0: e no ye
2: jidi to kumasu
1: ah na jino jidi to kumasu
2: eh
1: e na chen mi kumasu hen wolo ne mi de gbo
2: lo ganji
1: mi to gbe bi se do si ya
2: a chenu mi ye gbe mi
1: e yon bo mi do e mi na ken do nu wa o e bo somai tu inaji no shidit
2: okay e hore e mo lu ho wo e yo nu a e ti re e gba luwe lo fi re bo e hura do sumu
1: mhm
2: e wa e zo mo fi le no a ze ko e ni o lo fu
1: mhm
2: ni ko pa da bo aye so no jene no be zebo de kwa do sunu obo e babo ni to e no bo e no babo sunu ni to kwa e ne o
1: ho mi te mo ho wo ne ho e do ndi ba no ton ke wa ni bo du ne no ton ke wa ni yo chaque fin du mois
2: bon bilano ye ne o bon zero
0: ne kwipo asuto epo mi na to nwe mi to tin bo do kan fi ene le kaka bo apepo me jan ko la janu wa pe bo dagbe asuto dali ene ojiya bo file bo file jan file na no no mi la no yi koko mi la no se wa ni gbomo
2: ah mi to yo ndela de epo me
0: ah eh kaka je mo ndo wa No vilé na no ne kwe.
1: Ere o de dogbon yo ne ero flavo iyo e an ti nkwe o fo yin ne
0: be yin
1: boy hokwe abi o mi ye mi gbe khoton an
0: mi ye gbe na
1: gbe gbe na da pale apade ko ye mi gbe na ho e koro mi ni zeduro mo yin ni e te ka yin mo mi ka zedu o e ka yon bo ndo me ji na sonu la to me kaka po do ko ine po mi ko ro po je mi to me lo bo o pipo ko mi ton mi ko be kin kan e ka je khabo ne ale vo sonu la do me alu sunu we do ine kon ni yo bo ro nu ne le wa e re sunu ba pe ton pe po wa be re sunu gbe do ro kaka ba na janu so ko la de gbe ya me ri wa kanu me che kanu do nu si ya ne mi fon bo gbe to che
2: e fon ganji
1: e yon mi re su mi fon kanji
2: mo ya mi fe kan gbo do gra
1: ah, madame Nyasunu. Nemi de bon.
2: Eto ganji.
1: Eyan baba ti lo na ite.
2: Oh, eto ganji.
1: Mi do te da mi mo. Eyan bo khuwa.
2: Mama lo wa yo gbe exam.
1: Mhm.
2: Mo me mo ko kan ni e to po pe mi ko. Mi mo so bo. Yo pole. E no so yo pole la go pa so ni to point.
1: Mhm.
2: Mo nu mo ko so le. Bo ni na to nu gba kaka bo yo po ale nu ai kude to nu kon
1: mi ro ko bi to se wa sia
2: mo ko te ti po po le bo ai ha e to e ma me kwa
1: mhm
2: yo po so pe ji e mu mhm ni no ti da mi ai ha le no ku nu ai ha gbe wo e ti po to ye ti e ma ka yan
1: mhm
2: ali gan yo po le re e wa le ko pe bo an ba ile mi bro ibe ti na to ti ma do le ko pe bo an ba ile mi yo ni wo e me na do ko le ko na so e ma ni do pe aso era mu lo
0: oh no fika nu pelepele wa wa yo no fi do nu pelepele wa do ali eni o ji yo we me no aso ten to e
2: ye no ko bi ma we na do pe o bible ni bo
0: bible ni ehe ni era no se ko ede nu kwe to nu klo bo ka no se de ojo nu bo ka pon de aso e to wa o
2: ma wo de e to ko na wo ja tu na ki nu e to nu glo le
0: ene
2: baba
0: domo e bo to mon mo ne gbedegbe mama nu e he wa tegbe o ye no se koli joru mama po mon le ko e so pe ha
2: e ma yan de pe pe ni owo ni ye mi o gbe tere ho nu
0: amo yi bo di yan ko wa di yan e o vitole nu e he wa mi yan die lele chile o adi nu e mran se ko ni le ronu kun ton me ha o ma kan gbon ko to bo se joni ha e no se don de be mran ro be yin wa nu ne e so pe ha
2: iya ye ti po mo ye ti de baba akode baba na de ni bo wo e to ma do no ko ni wo e na yo ni ko se e do tu fi eto dandan ki no e na fa bi abia ho bi le
0: ah ni jira ye bi bodo ho e do ko to me ho
2: eh
0: mhm
2: mo na bai mo e na yo ye
0: Mama, akpo na ti khoton me.
2: Akpo na ti ko me ton bo, e ran so don si po wa pa se agbara to gbodo yi.
0: Mo we, mo we.
2: Bo ko ran ma so na fa ba, e ran so gun ali na bu lele to ali ali pe jari leji, no pe do yo e si ayin. E pe po je na yo e si ayin, pa se me po e to gbo mi yin. E ni bayi bo, na na fun o ti, e to ti ki mo, be ya ne mo je ni. Àmọ́ ẹlẹ́yà tó mẹ̀mọ́ nǹkan àti èmi kan gbẹ̀tọ̀ mọ́ nǹkan tán ẹ̀ bọ̀ iná yín ra lẹ̀ tán yìí.
0: Èèyàn èèyàn. Ẹ̀rẹ́chẹ́nu ẹ̀ bọ̀ Douglas ẹ̀gbẹ́ lọ nínú ẹ̀rẹ́chẹ́ ni. Ẹ̀rẹ́ díje sáfà mi dógbè ní wéze sẹ́dọ̀. Èèyàn wọ́n èrò pàpà ní tẹ́kọ̀ mbó yọrọ pélé.
1: Bó de fíọ́fíọ́ sí òkú mẹ́ bó dúwà ìtàn náà fò mọ́mọ́ ẹ̀rọ mọ̀ ní jẹun ẹ̀ ọ́. O gbẹjidọ rẹ sọ ọna lẹwa ẹran lẹwa dẹ nẹpẹri.
0: Ẹ kájà blọblọgbẹ òun ní yúrọ̀fì lẹ́bi.
1: Ganji.
0: Lọ akọ ẹni tí wọn fi ẹni kẹdẹ wọn náà nọ.
1: Fi lẹ́bi ẹ̀nà
0: níbi àpẹẹrẹ. Lọ yẹbi ẹ̀nà pẹlẹ kọ ẹ.
1: Mẹ́rin wá kan nù ọ̀pọ̀ ẹ̀mí yìí mẹ́rin ṣe àná jẹ̀rọ mẹ́tí kan nù ọ̀dọ́ ní wíṣíà.
2: O
1: dàgbò sí náà
2: nà mí fún ló.
0: Mi tó tán nà mí
2: mọ
0: ẹ̀họ́ mi ló pẹ́ tó ẹ̀pọ̀ wọn mi.
2: Pẹ́jidó dàgbò ẹ̀.
0: Bọ̀mìnà tó kù mẹ́ ayé pọ́n fìdí lẹ́yà.
2: Ó na òfin wé mi náà pọ́npọ́ mojúdó ẹ̀yìn lọ. Édò ẹ̀mí jà wẹ̀. Má sọ jà wẹ̀.
0: Ẹ̀nẹ̀.
2: Wà á tán débọ̀ wọn gbèrè ní ijó ìdókò nílò
0: yìí. Ẹ̀họ́ nú ayé pọ́n fìdí lẹ́tàn tómi dẹ́ àánọ̀ kú yìí.
2: Lọ́mọ ẹ sọté pọ́n ò filẹ̀ bọ̀ kò gbẹ́tọ̀gbọ̀n ẹ̀mẹ̀.
0: Amọ̀ ayé. Òun mi ní jókòó dópò ń bo jọ́chá ò dóbó dópẹ́.
2: Dópẹ́ náà máa ò.
0: Mọ̀wẹ́.
2: Ọ̀nà wíwá lẹ po ẹyàn.
0: Mọ̀wẹ́.
2: Èèyàn lọ má kẹ́ni dókòó lọ́gọ̀.
0: Èèyàn.
2: Òkú lọ́ọ̀dì ẹ̀ má ka zẹ̀wù ní ma fi ẹ̀ nẹ́dọ̀ mọ́ lọ mí náà mọ̀ nùkú jẹ́ jó yàrá tó tì náà mi àánúwà yìí bọ̀ ń wà tó má gbẹ́kù mẹ́bùrú kódó dé ìṣìngá dọ̀gbọ̀n dé ìṣọ́nà dọ̀gbọ̀n bọ̀ kó rán dákẹ́ jì kú kẹ́rẹ́ rẹ̀ kò dì tó màmá lọ wà ní ìdó máa ń lẹ́nu mi ò wà ní kákákáká wò fò náà má tẹ́ka wà ní bò fò lo náà mi yíwọ̀n náà mi dé mi ní yíwọ̀n náà mi dé ìfí mi náà yíwọ̀n náà mi dé ìjẹ̀pọ̀ náà ó ana ìnáwó ṣe kọ mọ nǹkan tán wá láyé ro àṣà gbangban tẹgbẹ bọ papa máa ná ṣe ẹtẹ sọrọ náà ibo wa fìtẹ̀ẹ̀nù ṣe yìí.
0: mi kò ló gbọjẹ dáhù ọmẹ.
2: ó náà pọ́n wà á yẹrí ẹyẹ dé mi máa tẹ̀ka gbọjẹ dáhù ọmẹ mẹ́yàn sọ mẹ́mọ̀ sọ kọ́ lẹ́tọ̀nù mọ̀tò ẹ̀.
0: pèdè.
2: kọ́ lẹ́tọ̀nù mọ̀tò ní mi ní kúròmù gbódì dọ́nà kọ́ mi sú mi tán náà mi lọ sún yìí ọmọ ẹsùn lọ sún pọn kò ní gbódì dán náà mi ẹyin lẹ má tẹ igbó mọ mi ní yí gbèdó mọ kò sún lẹ fi sún tú pẹlú edó yìí lẹ yìnyín lọ yìí lẹ àgàgẹ yìí lẹnu tẹgbẹ yìí lẹ nasọ tó kankan inú wà lọ mẹ soso náà dógbọn àmọ mi yàn sí lẹ mi ní yín bíbẹ dó kọta glọ náà sún sí nùwé ní èdè ìjọ ọgbọ ẹgbà inú kú mi fún ẹwọ ẹsùn pàpà. Èyí ọba àmúlọ́fẹ́ mi ká pọ́n kò dédó rẹ̀ ìgbẹ́tọ́ wá dèrò gan-an yìí mi ni. Ní yírọ̀ yọpọ́lẹ̀. Ẹ máa kó náà máa sọ yín kó dé bọ̀ ẹ fi ẹsọ̀ mọ́ ní yírọ̀ yọpọ́lẹ̀ pọ̀ náà dọ̀nà àìrọ̀ mi lò yìí tí ní yìí sí àyìn. Iná dọ̀nà àìrọ̀. Ìjẹnu kan tí ó náà yọ̀ yọpọ́lẹ̀ ní dọ̀nà sí ìtàn. Lóun dé mẹ̀dé máa yan ní ẹgbọn rẹ ìwé dúró mi ló mọ ẹ ní ewu ọyàn dúró yẹ dúró náà dúró sí òrò pípọn ẹzọ fún ẹ ní màá yún ẹ níyàwó sọjẹ yún ẹ jù pọ pípọn èyí tán náà ẹná dọdá ẹ lómi ló kú ẹ báyìí mọ jù mẹ kó lẹrọ sútọọnù báyìí mọ jù mẹrin máa yún ẹ ra mọ.
0: mẹ́rin ẹlẹ́nu ló mọ̀ jẹ́ ayọ́ sisi ẹ̀ ní ẹ̀rọ ẹ̀rọ ìlú pọ́pọ́pọ́ ẹ̀. òfin yẹnu kple kọ ẹ sunfọ vilẹnu kple kọ ẹ bọ mẹrin kpọnu azejo.
2: do ino yon mi fè chibon an kambyo. Mi nan mwen nan kon edi, kon edi. Fè di kak mwen fè di, si yon zono ya?
0: Mwen.
2: Yon nan kon nou gwen an te ting tangi. Mwen an do. Maman si, maman si wè kode. Maman, eh, maman nan wan nou kanji do flen. Maman nan yi gwen an do, papa man kre kou men blo. Ni man so do la lo blo. Do, e wajye deli le jiyo. Mi man yon do deli le yon kade we.
0: E yon kade we men.
2: Mi do nou gwen an, nou gwen an ba yon. De so kamolo. Ndi be do ko bo do fun mi na mo fi ro so na bi o fun mi na mo fun mo do ko na baba e to po de na bayi do mo na je di bayi do ji ye na yin me mama lo ayi de po de o de po e no we de je nu ni le bayi ji ma ble mi amo ni yin me ma juro ni ton ni jo do mi ni bo ma juro do mo jo an gba we so won yin mo bo ton jo wo ton jo wo ko wa
0: eh ne
2: e do nde ko ka ga gba je nu a
0: enu a pa pero po enu a pa pero po Oh, mami, ma oh, mami, ma kan dok po biya we. Begbe, we kan kosi kwe. Bo wa bo ka modo mi jela suto we ze. Mundo nwo me yo. A yi to ko modo mi jela ko mo kwe wa yi.
2: Oh.
0: Bo a re a ko ya we yi. Oh. Bo ko do, ko de nwa suto we bo de vile. Si ko be nwa suto we ya yi. E chi ku ye ke nwa. Bo le nyilan no kume.
2: When you did dona and the double for the double, but the dona your point on the photo day for a day, but the let you me see me the way. Then your momo, pen, not a jay, wait on. They told me, yeah, but you can't even answer about who you mean, Jay, they were so much angry woman back. Nasa, who would go left football. Me, I will let no eat book with socket with me, like it. It must come. Me, you're little, my friend.
0: Eh, oh.
2: Alors non to jiwa yo e na mi jale bi ma gbele ko me blo do ni ma se file to ko me blo o yo pole si mi lo si oyin si u we to ati kan we si so yo pole be no pon mi on sile si pon so sile so pin pon de mi pe do lo po nde njo ando ne ni yo si tun lo do na de mo wa mo mi lo so de mi lati yen so ngo
0: ah
2: e mi pe de ya mi na wa tin kiri
0: mo do e si blo mo nu mi yo Benyon nou komi tome yon.
2: Mi le yon si le ne mi do mou ba yi bolo yi mou mou. Asou mi tole komi sou nan wa so nye man ka nan sen.
0: Ah ha ha ha. Eh?
2: Me de mou nan sen. Se sen bo man si.
0: Se sen bo de ya.
2: Mi ten kon bo donan filo le podo ye yi. Pou mou man ple kome do ye blo. A mi nan ti a godyan ve. Ne do mou lo a godi je man si ye man gado kwe. E yin do kwe kou man si ye kwe so ke man gan si.
0: E te yin na we non na we yo gbene gbe am na ko do hode we no da we yo ba yi ton me na fa do at eh
2: papa ti bo de ko lo gba na na na don ni mara we ba na do be mo je ye no yi so te we te we we le ni bo mi na mo do mi mi lo se mi e do papa mi ton la su mi de ne je fi ran je lo je ko lo ji aha o te we yi yo o de te ba tali ba ha juro
0: But me not the train, no me detenting. Eh, oh, no, they were a ho. Eh, oh, no, they talk. Eta kain de boer, Emma si zeto.
2: Mamma, me come and go, mamma, no, vite, hello, mamma, no, I mean, see, now it's a taxi story, Emma, I don't know, but you ain't here, let me know, don't me, and you know, you through it. abi na no jotro
0: e o ma gba che kaka jeso ya ya no pa gbopa so he no no pa gbopa so brother ajaba chi onu ye a ye ji vi bonna mi de
2: bo wenu no ya o ni en ya ro bosa yesu na no tempo mo tonzo no ana no wa bu na no asavu ana no to se me ne gan ya o si che dola
0: e ne
2: ne donc de na ba yi bolo mo ko lo mi yon lewe mi yon le si ere mi ye ni ye me de so po lo yen pe de yen mo ne me de so po yin da lo kan mi wo do amu mi do mu gona mi yon le mi do mu gona mi de le
0: mami azabi de o so so le da mi chilele e ne de ye de jiya kaka de bi me yon le chinu du de mi jiro du hu gan mi tegbe do e wa so bo no egbe yen ya ojo kan to bo yan le de sunu do ho bo ni ye di se
2: na mi do mi mi do ko po mi de yo pe to pe mi pe pe to wa ko mi to wa mi do ko kaka bo do ko bo do ko le
0: mi po mi mo de do ko itan gbon wa ye no blood ti hun
2: ye to gbegbe na gbegbe be da ji hun ko mo do na ko me ye lo su pa pa bi na mo bi o ko mi re
0: po
2: ti hun lo le le
0: o a so de le do da fi ya we be
2: ye
0: ma ma lo nu edo nu edo nu me edo iko lamu wa e no flu bro lele do ma teri te bro e le bali opo lo
2: o me de manyu ele po eno lo fufu me de fufu ko jale bo mi bo fufu jale bo
0: a o cho nu amo ye gberegbe o ye lo no je flu me
2: gbe
0: we na no do na ye ga mi na to mi ponu do asan bi do nu pade ni ndo ni me nu mi le su mi meyo mi me nu mi jijo yin bo bi o mi de me yan sunu wa nu sunu wa nu sunu ji a taun
2: ese do mi le ye nu wa to ko ile to gbe we nu bonu wa we yin ma o so ayo e so wo nu ko yi wa kaka je ko mi je so ana wa yi o ho mo je to na sin gan ba yi nde ko le me nu wa da ye ton le ye no do ho mo ton sen kan mo me yin sun si ye ipon ye gbo mo
0: abi
2: ndo mo ko mo to ma fle
0: ye lo to nu eton si lo eyi mi do mo do kaka bonu ye ko si fi bonu nu de ma ko yon we kaka bonu ye ko si fi ko ya yon no ji o
2: e te do mi de
0: de eh ye le su di pon ya de yon no ji o so no se uve ta won be
2: ndo mi na ndo ko jo ko mi ni to ke ngola
0: mi nde mumu si ahame
2: tam
0: ma o gba che ajaba chi onu ye
2: ma o na so go alo na e bo yen ye te to ohun ye bo to ni e ba yi e ninu yan de na nu ba yi dada mi do ro o da
1: po ti ke majiro ndo fi bo se gbe mi to fi fi mi de so
0: wa ri e na chenu e le file sunu po yan nupa bona se hu do ho khaye o amusu mera ho ano amusu un dogbe nu e lo se sedo o mi do yan le do to e ina chenu yan nu e yo lo le yo ina chenu mi kaka so le ni do to ji bodo yan le sin ko se we do mi lo na so nu yan e de me mi lo tan nu ya e nu ma yan mi na dodo mi chere nu okun yan o nu ka pele mi na dodo egbele o eni se pe ku pa mi ra ko pa ki mi to gbe nu na se se to bo n to gbe ni e to gbe nu da gbo chi gan
1: igbe ni to
0: o da a po do da gbo chi vi po chi vi de fi ame da gbo chi gan
1: chi gan kere we fi
0: chi gan kere we ro fi o malgré la pluie hun ti odo jija ne hun ti odo jija e yo mi ro si se a be se ka do do mi on do gbe ni se se
1: o come ko yon kon de bunu jiya
0: a o o ton we yin
1: o ton we mi de na pende ni ya
0: me ro pi pe we a me ni ko ya yin po me
1: me mo ma yon me ba ku ma yon me de kanu me che kanu do nu si a
2: banjo nda go ti ya
1: a ne mi fun gbon
0: a mo cha be
1: kan ji me
2: ya mi dada
0: o mo cha be E koni abi mi deron do bon ha. E caro mi deron do okay e caro me da sa do e koni. Aha e caro.
2: Oh
0: e ku ojo. O e ku ojo o e ojo ho le odin o o da o ojo na o da da.
2: Undo bi ba do sa le to me bo ba po.
0: Ah. O semi jano de se e bodo chi ku jija jija o.
2: Kino jija do don ame.
0: Ai, de fore.
2: E do le bi ku iwe yo ko do gle ni.
0: Ah. E o mi bo to kekere ni bo ni wa.

Aki gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko lódò lọ́nà yìí pé ẹkún títẹ́ tilé kò sí wa látọjú lè ṣe wa rádíò tọpá àsanká pointu fm tá a fi ìkalẹ̀ sí ìgbọ́gbanú. Àkókò tó tí ẹ máa gbọ́ àkójọpọ̀ àwọn ìròyìn tinú ọ̀sẹ̀ tí ó ń parí yìí láìpẹ́ ẹ máa gbọ́ ìkórí àwọn ìròyìn náà. Nínú ìròyìn wa ti ọjọ́ ti tòní ń kọ́ ẹ máa gbọ́ nípa wípé hack parí ètò iṣẹ́ rẹ̀ àkọ́kọ́ nínú ọdún ní. Ìjọba pàṣẹ ìtọ́jú àkọ́kọ́ fún àwọn ẹni tí wọ́n bá dé nínú ìjàmbá láìdúróde owó. Ìjọba kò gbàgbé nípa ọ̀rọ̀ ẹ̀kọ́. Anselm Amusu ó fi ẹ̀hónú rẹ̀ hàn sí àwọn ohun tí ìjọba ń fẹ́ fún ọmọ ìlú. Ìdánwò ṣe épè fún àwọn aláìsàn. Ayẹyẹ àyájọ oògùn olóró tí a mọ̀ sí drug pdm ń tẹ̀síwájú nínú iṣẹ́ ìlú ṣíṣe. Ní ìkẹyìn, ẹlẹ́ni bẹ́ẹ̀ ṣe ìpàdé pẹ̀lú àwọn alátìlẹyìn rẹ̀. Ǹjẹ́ lẹ́kàn sí akí gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko lódò lọ́nà yìí pé ẹkún títẹ́ tilé kò sí wa látọjú lè ṣe wa rádíò tọpá àsanká pointu fm tá a fi ìkalẹ̀ sí ìgbọ́gbanú. Ẹ bá farabalẹ̀ láti gbọ́ ìròyìn tẹ gbọ́ ìkórí ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu oníròyìn yín Fátàn Màsíátù. Nídìí ẹ̀rọ lọ́nkọ David Ahọ́hìn ni ó wà ní ibẹ̀. A máa tẹ̀síwájú nínú àwọn ìròyìn yìí. Ìròyìn àkọ́kọ́ sọ pé hack parí ètò iṣẹ́ rẹ̀ àkọ́kọ́ nínú ọdún ní. Ojú ilé iṣẹ́ tí ó máa ń mójútó àwọn ilé iṣẹ́ asọ̀rọ̀ mágbèsè àti amóhùnmáwòrán tí a mọ̀ sí La Haute Autorité de l'Audiovisuel et la Communication (HAC) ó parí iṣẹ́ rẹ̀ alákọ̀ọ́kọ́ nínú ọdún nìí. Ní ọjọ́ ìṣẹ́gun ni wọ́n ti ilẹ̀kùn. Ẹni tí ó ń ṣe premier rapporteur tí ó máa ń mójútó ohun tí ó ṣẹlẹ̀ wá sí ètò ìgbọ́, òun ló gbé ìdí ètò yìí tí ó sì ṣe bó ti tọ́ àti bí ó ti yẹ tí ó mójútó gbogbo rẹ̀. Nínú oṣù kejì ọdún yìí ni wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n sì fi ìparí rẹ̀ sí ọjọ́ ìṣẹ́gun tí ó kọjá ta sọ náà. Oríṣiríṣi àwọn ìwé iṣẹ́ ni wọ́n gbé yẹ̀wò bí ètò ìbò tí ààrẹ ìlú tí ó wáyé ní ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún tí ó kọjá. Abala ìwé 12 ni wọ́n gbé yẹ̀wò tí wọ́n sì gba 9 nínú wọn. Rukiatu Biofai, yẹn ni premier rapporteur tí ó máa ń mójútó hack gba ọ̀rọ̀ tí ó sọ oríṣiríṣi ọ̀rọ̀. Wọ́n mẹ́nuba ọ̀rọ̀ nípa àwọn ilé iṣẹ́ asọ̀rọ̀ mágbèsè àti àwọn ilé iṣẹ́ amóhùnmáwòrán tí wọ́n fẹ́ ṣí. Haki sọ̀rọ̀ sí bí wọn yóò ti ṣe ṣiṣẹ́ rẹ̀ àti ọ̀rọ̀ nípa ààyè àti ìlọsíwájú àwọn nǹkan yìí. Ǹjẹ́ wọn kò gbàgbé láti wo rírò sí ètò iṣẹ́ ṣíṣe wọn tí a mọ̀ sí Nouvelle Solution Technologie lórí iṣẹ́ yìí tí wọ́n fẹ́ ṣe. Ìjọba pàṣẹ ìtọ́jú àkọ́kọ́ láìdúró de owó fún àwọn ẹni tí wọ́n bá dé tó jẹ́ pé ìjàmbá ni ó jẹ́ kán gbé wọn wá. Ìjọba orílẹ̀-èdè wa pàṣẹ pé kí ìtọ́jú máa lọ fún àwọn tí ọ̀rọ̀ wọn bá le bí àwọn ẹni tí wọ́n bá gbé wá lójijì tí ó jẹ́ pé ìjàmbá kan ni ó fàá. Ìjọba pàṣẹ pé kí wọ́n máa mójútó irú nǹkan bẹ́ẹ̀ ní àwọn ilé ìdótó ti ìjọba. Láti ìgbà tí ìjọba ti gbé èyí jáde ńkọ́ ni àwọn ọmọ ìlú sọ pé yóò jẹ́ kí àwọn ènìyàn lè máa bọ́ lọ́wọ́ ikú òjijì. Bẹ́ẹ̀ ni àwọn kan sọ wípé ṣé yóò ṣeé ṣe fún àwọn ènìyàn tí wọ́n wà nídìí iṣẹ́ náà. Wọ́n tún pe àwọn ọmọ ìlú àti àwọn aṣojú wípé kí wọ́n ṣe kíni, kí wọ́n mójútó irúṣẹ́ yìí bó ti tọ́ àti bí ó ti yẹ, nítorí àwọn nǹkan wọ̀nyí ó ń fàá tí àwọn ènìyàn lọ sí ọ̀run àìrò tẹ́lẹ̀. Ǹjẹ́ ìjọba kò gbàgbé nípa ọ̀rọ̀ ẹ̀kọ́? Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Benin ni wọ́n pàtẹ́wọ́ tí wọ́n sì fi ẹsẹ̀ lulẹ̀ fún ohun tí ìjọba ṣe nípa ọ̀rọ̀ ẹ̀kọ́ ní orílẹ̀-èdè wa. Tí ìjọba fi pàṣẹ ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn ọmọbìnrin láti maternelle iléèwé ológun wẹ̀ẹ̀rẹ̀ títí fi dé ilé ìwé gíga tí a mọ̀ sí secondaire. Ìròyìn tí ìjọba ṣe jáde nìyẹn.
ti o si dun mo omo ilu lopolopo ninu awon omo Benin pupo soro lorisirisi ninu oro ti won so ni a ti ri wipe o dun mo won ninu lopolopo won ni ilosiwaju Benin de ba eto eko ni ohun ti awon omo ilu ri so si oro na eto eko ofe fun awon omo obirin amo ohun ti o se pataki ni pe ki won ni ohun ti o se pataki nko yen ni pe ki awon akeko ko awon omo ni iwe daradara ko ma je pe ni

òṣìṣẹ́ sọ̀rọ̀ pé ohun tí ìjọba sọ yìí ó dára, ó sì sunwọ̀n pé yóò ṣe ọmọ ìlú ní oore lọ́pọ̀lọpọ̀. Àǹfààní púpọ̀ ni ó wà nínú ohun tí wọ́n gbìmọ̀ rẹ̀ yìí, ṣùgbọ́n láti lè mú pé kí wọ́n ṣe iṣẹ́ yìí bó ti tọ́ àti bí ó ti yẹ, ipe ó dára, ó sunwọ̀n kí àwọn ẹni tó wà nídìí iṣẹ́ yìí kí wọ́n mójútó kán má ní, nítorí pé ẹ̀kọ́ ọ̀fẹ́ làwọn ọmọ náà wá ni wọ́n ṣe ṣe bí ó ṣe wù wọ́n. Ìdánwò CAPE fún àwọn aláàárẹ̀ tí wọn ò rí àyè láti bá wọn ṣe nígbà tí ìdánwò náà ń lọ. Ìdánwò fún àwọn aláàárẹ̀ tí kò bá wọn ṣe ìdánwò CAPE ti oṣù kẹfà ti ọdún 2026 ti bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé tí ó kọjá. Àwọn onídánwò tí wọ́n kópa nínú ìdánwò CAPE náà nítorí àárẹ̀ tí oníṣègùn tí a mọ̀ sí ìdòtò fi ọwọ́ sí ni wọ́n kópa nínú ìdánwò náà. Ní ìpínlẹ̀ Littoral, àyè mẹ́ta tí a mọ̀ sí Trois Centres ni wọ́n fi ìdánwò náà lélẹ̀ sí. Àyè ti Sèje Vedoko, Àpápá Centre àti Sainte Rita. Àmọ́ kí a sọ fún wa pé àmọ́ kí ìyẹn tó wáyé ńkọ́, àwọn onídánwò CAPE ti oṣù kẹfà ti ọdún yìí ní ìparí ọ̀sẹ̀ tí ó kọjá ni wọ́n ti ń gbọ́ nípa èsì ìdánwò wọn. Àwọn onídánwò tí a mọ̀ sí 90.17% ni wọ́n jẹ́, ni wọ́n gbégbá orókè kọjá lọ sí ilé ìwé gíga. Victor Adohenze tí ó ń ṣe alága ìdánwò ìfigagbága nílé mínísítà tí ó ń mójútó ètò ẹ̀kọ́ ológo wẹ̀rẹ̀ àti ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ ṣe àlàyé bí ẹ̀kọ́ náà ṣe lọ́gbà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Nípa àlàyé tí alága náà ṣe ni àwọn onídánwò náà fi rí ọ̀nà àbáyọ èsì ìdánwò wọn tí ó jáde. Wàyí o, kí a máa sọ fún wa pé ayẹyẹ àyájọ́ oògùn olóró tí a mọ̀ sí ìdúrọ̀gànkọ́ ó wáyé ní orílẹ̀-èdè Benin. Gbígbógun ti oògùn olóró ni ohun tí ó jẹ àwọn agbófinró ìlú lógún nígbàtí àyájọ́ gbígbógun ti oògùn olóró ní àgbáńlá ayé wáyé ní ọjọ́ 26 oṣù kẹfà ọdún ní. Àwọn agbófinró dìde lọ́pọ̀lọpọ̀ tí wọ́n sì fi ọwọ́ sọ̀yà láti gbógun ti lílo oògùn olóró. Ayẹyẹ tí wọ́n ṣe láti lè bẹ̀rẹ̀ ètò yìí nílùú Nikki ni wọ́n ti ṣe ní ìpínlẹ̀ Borgu. Roland Joseph Lafia Gunu àti Abdul Shakur Asumo ni wọ́n jẹ́ ọ̀gá Mary Nikki àti baálẹ̀ ti Borgu. Èyí ni wọ́n fi gbógun ti ìtànkálẹ̀ oògùn olóró mímu káàkiri àárín ìlú ní orílẹ̀-èdè ìlú Áfríkà tí ó fẹsẹ̀ lulẹ̀ sí. Didier Achu tí ń ṣe alámòjútó àgbà fún àwọn ọlọ́pàá gba ọ̀rọ̀ ó sì sọ̀rọ̀ lọ́lọ́kan ò jọ̀kan nípa eléyìí láti fi lè gbógun ti àwọn nǹkan wọ̀nyí ńkọ́ ni mínísítà tí ó mójútó ọ̀rọ̀ tí ó kan abẹ́lé àti ààbò ìlú fi ń pe gbogbo ìlú kí a pawọ́pọ̀ fi ṣe iṣẹ́ yìí. Orúkọ rẹ̀ ni Chibril Mama Cisse tí kò ṣe aláìmá sọ àfikún ọ̀rọ̀ sí eléyìí. Ọ̀rọ̀ náà tí ó wá lórí àtẹ láti ta àwọn ènìyàn jí. Ó kù kí a fún àwọn ìdílé ní ìtanijí àti ìmọ̀ràn tí ó péye nítorí ilé ni a ti ń kó ẹ̀ṣọ́ ròde. Tí a bá bẹ̀rẹ̀ sí ní ta wọ́n jí láti ilé, ọmọ ò ní déta kó máa lọ aṣerú àwọn nǹkan tí a sọ wọ̀nyí. Ǹjẹ́ kó tó di pé a máa lọ, wọ́n sọ fún wa pé Pediam ń tẹ̀síwájú nínú iṣẹ́ ìlú ṣíṣe. Pediam jẹ́ àjọ kan tí ó máa ń mójútó iṣẹ́ ìlú ní ṣíṣe. Bí a kọ ilé ìwé ni, ilé ìdòtò, ọ̀nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ń dàpè ní Programme de Développement des Infrastructures Économiques et Marchandes ni wọ́n fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú pilotage tí ó máa ń mójútó àwọn ètò wọ̀nyí. Níbi tí wọ́n jókòó sí ní Jugu, fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nípa eléyìí. Níbi ìjókòó yìí ni wọ́n ti

ní àǹfààní láti lè ṣe àtúnṣe débi tí wọ́n ti ní àǹfààní láti lè ṣe bìlà ètò náà débi ṣíṣe. Ẹlẹ́ẹ̀kẹta, ètò yìí tí à ń sọ. Ètò iṣẹ́ yìí tí ó parí ní 30 ọjọ́ oṣù tí ó parí yìí. Janvier Yawedewu tí ń ṣe mínísítà tí ó mójútó pínpín àwọn ìlú àti mójútó wọn. Ètò Pediam ṣiṣẹ́ tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí nígbà tí ó sọ̀rọ̀, ó ní ètò Pediam ṣiṣẹ́ gba àwọn agbègbè tó ju 24 lọ tí wọ́n sì ṣe àwọn iṣẹ́ ìlú bíi 25 àti àwọn ẹrù wọn. Ẹni tí ó ń ṣe baálẹ̀ Jugu, Idrisu Yaya àti Dere Shabina tí ń ṣe baálẹ̀ Jugu, wọ́n sọ̀rọ̀ nípa eléyìí. Ẹni tí ń ṣe alága àwọn ìlú SNV Benin àti àwọn ọ̀gá tí wọ́n mójútó àjọṣepọ̀ Cooperation Suisse ní orílẹ̀ èdè Benin ni wọ́n ṣe àlàyé pàtàkì tí ètò yìí ń ṣe fún wa. Ọ̀gbẹ́ni Stéphane Tuna àti Stéphanie Guha ni wọ́n ṣe àlàyé nípa eléyìí. Eléyìí tí wọ́n ṣe ni wọ́n fi òǹtẹ̀tẹ̀ gbogbo ṣíṣe lórí ètò ti Programme de Développement des Infrastructures Économiques et Marchandes. Ǹjẹ́ ká tó máa lọ nǹkan, máa sọ fún wa pé LNB ṣe ìpàdé pẹ̀lú àwọn alátìlẹyìn rẹ̀. Ilé-iṣẹ́ Lotterie Nationale ti Benin tí ó máa ń mójútó ọ̀rọ̀ nípa ayò títa tí ó sì fi bẹ́ẹ̀ jẹ́ aṣíwájú nílẹ̀ Áfríkà ìlà oòrùn fún iṣẹ́ ṣíṣe rẹ̀. Alága ilé-iṣẹ́ náà, Marus Adansuna, ó ṣe ìpàdé pẹ̀lú àwọn alátìlẹyìn wọn tí wọ́n fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ tí ọ̀gá náà sọ fún wọn pé kí wọ́n má rò wípé owó tí àwọn ń ná sínú ètò Lotterie Nationale pé kò ní bí nǹkan kan ni. Ó ní kí wọ́n fi ọkàn wọn balẹ̀ pé èrè rẹ̀ ńkọ́ ó ń bọ̀ wá fún wọn láìpẹ́ láì jìnà. Ǹjẹ́ mi rí jù báyìí lọ nínú àwọn ìròyìn ti ọjọ́ ti tòní tẹ́tí ń gbọ́ láti ẹnu Fátàn Màsíàt. Nídìí ẹ̀rọ ọlọ́run kọ David ló wà ńbẹ̀ tó jẹ́ kẹ gbọ́ mi bó ti tọ́ àti bí ó ti yẹ. Láìpẹ́ láì jìnà a máa pàdé lórí àwọn ìkéde tí ó wà ní ìkáwọ́ mi ń bí.

gbogbo ẹ̀yin èèyàn wa yí pé kí ẹ kú etíléko, ẹ kú ìfẹ́, ẹ kú títẹ́ etíléko sí wa láti ojúlé wa rádíò tọpasán kátmọ́tìrú fm ta fi kalẹ̀ sí gbọ̀gbanú. A kí àwọn ọkùnrin, a kí obìnrin, a kí ọmọdé, a kí àgbàlagbà, àwọn ẹni tó wà lẹ́yìn odi tí wọ́n fetí sí wa lórí nẹ́ẹ̀tì wa náà kọ́, a kí àwọn náà, àwọn ìyá lọ́jà, bàbá lọ́jà, àwọn tí wọ́n wà níbi iṣẹ́ ni, àwọn oníṣẹ́ ọwọ́, àwọn oníṣẹ́ àdáni, àwọn tí wọ́n ń tajà ní o, àwọn oníṣòwò là ń sọ yẹn, gbogbo yín la kí ipe àlọ yóò máa dààbọ̀, yóò máa sunwọ̀n. Àwọn tó sì ń wa kẹ̀kẹ́ náà kọ́, wọ́n máa lọ rí, wọ́n máa bọ̀ rí kẹ̀kẹ́ tiwọn àti àwọn ẹni tó ń wa ìsẹ́mìjà tó ń gbèyàn. Bákan náà sì ni àwọn tó sì jẹ́ pé òǹrà káràkátà èjìká wọn ní ṣọ́ọ̀bù wọn ni, àwọn tó wà nínú ṣọ́ọ̀bù wọn, àwọn tó ń wakọ̀ náà tó ń lọ tó ń bọ̀, elérò ni o, tẹnila gbé là ń lọ ni o, a máa lọ rí, a máa bọ̀ rí. Gbogbo oníṣòwò lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà la kí pé ẹ kú pọ̀pọ̀ sinsin òjò yìí yóò bá gbogbo wa lára mu. Ǹjẹ́ ẹ bá fara balẹ̀ láti gbọ́ ìkéde kan tí ó wà ní ìkáwọ́ mi ń bí? Ìkéde yìí sọ báyìí wípé àwọn àjọ kan ni tí wọ́n máa ń mójútó ọ̀rọ̀ nípa à ń ṣọ nǹkan tó jẹ́ pé ti aládàáni ni, ni wọ́n wá ní kíákíá. Wọ́n ní àwọn ọkùnrin àti obìnrin tó jẹ́ pé wọ́n fẹ́ ṣiṣẹ́ aṣọ́de ní àbómẹ̀, ní fídírósẹ́, ìgbégamẹ̀, ètò àrùjọ àti ní àdúgbò kàtíyé yàkàn. Ǹjẹ́ wọ́n ní àwọn èèyàn wọ̀nyí kọ́ orí ọwọ́ tán gbọ́dọ̀ wà nìyí? Wọ́n gbọ́dọ̀ mọ́kọ kí wọ́n sì mọ́ka, kí wọ́n ní ìwé ẹ̀rí ti ìbépèsè nínú gbogbo rẹ̀, ó pọ̀ ni, ó kéré ni. Onítọ̀hún kọ́, ó gbọ́dọ̀ tó ìwọ̀n 1.65 m. Onítọ̀hún gbọ́dọ̀ ní ìwé tàmọ̀ sí kàtà CEP àti ká CA judiciaire lọ́wọ́, léyìí tó jẹ́ pé kìí ṣe pé wọ́n ti gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìtọ́jú ẹ̀ ti lọ. Fún gbogbo ìwádìí tẹ bá fẹ́ lẹ́yìn èyí tí àwa ń sọ níbí báyìí nísìnyí, ẹ tẹkùn sí wọn lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn yìí: 01 96 60 70. WhatsApp wọn ni 01 40 40 02 40. Lẹ́ẹ̀kan sí WhatsApp wọn ni 01 40 40 02 40. Lẹ́tẹ̀kùn sí láti fi lè gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tẹ bá fẹ́ lẹ́yìn èyí tí àwa ṣe ní bíbá yìí, torí pé wọ́n ní ẹnu oníkan ni àti gbọ́kàn. Àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn láti sọ fún yín síwájú yẹn. Èyí tẹ tún lè fi ọ̀rọ̀ ránṣẹ́ sí wọn náà ni asọkẹ́yìn yẹn, kí Ọlọ́run ọba Elédùmarè kọ́ kó má gbàgbé wa, kó ti gbogbo wa lẹ́yìn lápapọ̀. Kò ní jù báyìí lọ nínú ìròyìn àti ìkéde ti ọjọ́ ti tòní, léyìí tẹ ti ń gbọ́ láti ẹnu Fátàn Màsíàt. Nídìí ẹ̀rọ Ọlọ́run kọ, David Ahọ́hàn ló gba àyè lọ́wọ́ Sebastian Ìyáwédéwú, tí ó sì wà ń bẹ̀ títí di àṣálẹ́, tẹ́lòmíì ó wà láti wá ṣe kíni, láti wá gba àyè lọ́dọ̀ rẹ̀. Èmi tiyín a wà níbí títí di nǹkan bíi agogo méjìlá kọjá ìṣẹ́jú márùn-ún pẹ̀lú àwọn àfáà mi. Ǹjẹ́ láìpẹ́ láìjìnà ńkọ́, ń máa sọ fún wa pé ẹ bá gba orin yìí síbẹ̀ kémi àtàwọn àfáà mi kà tó wá fún ètò tí a máa ń ṣe ní ọjọ́ ti tòní, kí Ọlọ́run ọba Elédùmarè ńkọ́ kó má fẹnìkankan sí wa fi wá sílẹ̀.

0: mọ̀wẹ́dẹ́ mi nọ ṣe wá sí lọ́gbọ̀n gbóná yìí gan mi zébo tó wà gbẹ́sà mi tán sí òòyùn náà mi kò fi gbódò náà màmá mi tàn lẹ bàbá mi tàn lẹ nọfí mi tàn sùnú yánnu yọpọ mi ó fìdé pépé dé mi lè gbódò tó dò mí yẹn bòbí ọmọ àwòdò ní máa jó mẹrẹ tó àwa títsọ tán ní tí n kò mí mẹbi kó wo ibi ìwé nu náà yìí níyàn ìwà níyàn òmí kò lẹ wà nù wíwà mi tó gbé ọkàn òwà fàtì rẹ kò rò fi naze gbe mẹbi se tan ro pegbe gbónadó sálámù ọjọ àfàtì rẹ gbónadó asalaamu aleykum wa rahmatulahi wa barakatu.
1: Wàhálí kò mọ̀ sàlẹ̀ mú wàhálí kò mọ̀ sàlẹ̀ mú wàhálí kò mọ̀ sàlẹ̀ mú wàhálí kò mọ̀ sàlẹ̀ mú wàhálí kò mọ̀ sàlẹ̀ mú wàhálí kò mọ̀ sàlẹ̀ mú wàhálí kò mọ̀ sàlẹ̀ mú wàhálí kò mọ̀ sàlẹ̀ mú wàhálí kò mọ̀ sàlẹ̀ mú wàhálí kò mọ̀ sàlẹ̀ mú wàhálí kò mọ̀ sàlẹ̀ mú wàhálí kò mọ̀ sàlẹ̀ mú wàhálí kò mọ̀ sàlẹ̀ mú wàhálí kò mọ̀ sàlẹ̀ mú wàhálí kò mọ̀ sàlẹ̀ mú wàhálí kò mọ̀ sàl

0: Ojo ayo, ojo adun lo suyo.
1: Ẹyin ọmọ obìnrin lọkùnrin àti lóbìnrin níwájú ìkún omi tí a ṣàkíyèsí ní ọ̀pọ̀ àgbègbè orílẹ̀-èdè Benin, ojúlẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè Benin tó mójútó ọ̀rọ̀ ìdáàbòbò àwọn ọmọ ìlú kábí pèsè ń tọrọ lọ́dọ̀ oníkálukú ní pé kí ẹ ṣọ́ra gidigidi. Bákan náà kẹ́sì bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò àti láti lè fi dènà ìpàdánù ọ̀pọ̀ ẹ̀mí. Bákan náà láti lè fi dí àwọn ewu tó lè jáde nínú ìkún omi. Ìkún omi jẹ́ ewu ńlá. Ó lè fa ìrìbọ omi, ewu, jàmbá, ìparun ilé àti ohun ìní pẹ̀lú fífọ́n káàkiri àrùn tí omi tí kò mọ́ lè fà wá. Jẹ́ fún ààbò yín àti ti àwọn ẹni tó ń bẹ ní ìdílé yín. Ojúlẹ̀ṣẹ̀ ABPC ń gbà yín níyànjú láti tẹ̀lé àwọn ìmọ̀ràn wọ̀nyí. Ẹ má ṣe gbìyànjú láti kọjá odò tí omi rẹ̀ ti kún, àbí èyí tí omi tó ń ṣàn níbẹ̀ ní agbára. Tó bá tẹ̀ jẹ́ pé omi náà dàbí pé kò jìn, ó lè jẹ́ ewu ńlá. Ẹ má ṣe kọjá odò tàbí ọ̀nà tí omi ti bò ní alẹ́. Tó bá tẹ̀ jẹ́ pé ọ̀nà tí ẹ mọ̀ tẹ́lẹ̀ ni tẹ̀ sì ń gbà lọ sí oko tàbí ọjà, omi lè jìn àbí kó lágbára ju bí ó ṣe fi hàn sójú. Ẹ má ṣe jẹ́ kí àwọn ọmọ kéékèèké àbí àwọn àgbàlagbà sùn sílẹ̀ lẹ̀. Ẹ gbé ibùsùn yín sókè pẹ̀lú bíríkì, igi, ọ̀pá ọ̀pẹ àbí pátákó. Tómi bá bẹ̀rẹ̀ sí wọ ilé yín, ẹ jí gbogbo àwọn tó wà nínú ilé náà kí ẹ sì lọ sí ibi ààbò lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ má ṣe dúró ní ipò náà títí kó burú sí. Ẹ má jẹ́ kí àwọn ọmọ yín ṣeré nínú omi tí ń ṣàn nínú gọ́tà àbí lẹ́gbẹ̀ẹ́ odò. Ẹ sì mọ́ mu omi inú odò tó ti kún tàbí láti orísun omi tó ti lè bàjẹ́. Ẹ yàgò fún gbígbé nínú ilé tí omi ti bàjẹ́ àbí èyí tó ti ń fi àmì ewu hàn. Ẹ dáàbòbò àwọn ìwé pàtàkì yín bí ìwé ìdánimọ̀, àwọn ìwé ìjọba, ìwé ilé ẹ̀kọ́ àti àwọn ìwé míì tó ṣe pàtàkì. Kẹ sì gbé wọn sínú àpò tí omi ò lè wọnú rẹ̀. Ẹ pèsè ní ọjọ́ iwájú ibi tí àwọn ẹran ọ̀sìn yín bí ewúrẹ́, adìyẹ àti màlúù ó lè gbé tí omi bá bẹ̀rẹ̀ sí pọ̀. Ẹ gbé àwọn ohun ìní pàtàkì yín, àwọn ewé, oúnjẹ pẹ̀lú àwọn ohun èlò iná mọ̀nàmọ́ná síbi tó ní ààbò. Ẹ gé iná mọ̀nàmọ́ná kò nínú ilé tí omi bá wọ̀ láti dènà ewu iná mọ̀nàmọ́ná tó mú èèyàn fún ìrìn àjò yín ní àwọn àgbègbè tí omi ti kún. Àwọn ọkọ̀ ojú omi tí wọ́n fún ní àṣẹ nìkan ni kí ẹnu. Ẹ sì gbọ́dọ̀ lo ẹ̀wù ìdáàbòbò yín ní gbogbo ìgbà tí ẹ bá ń ṣe ìrìn àjò pẹ̀lú ọkọ̀ ojú omi tí wọ́n ń finá sínú rẹ̀ tó fi ń lọ, àbí ọkọ̀ ojú omi oríṣiríṣi míì. Ẹ yàgò fún ọkọ̀ ojú omi tó ti kún jù kí ẹ sì tẹ̀lé gbogbo ìtọ́nisọ́nà àwọn awakọ̀ àti àwọn ọ̀gá lọ́gàá. Lẹ́yìn òjò tàbí lẹ́yìn ìkún omi, ẹ má ṣe mu omi kànga tàbí omi odò tí ìkún omi lè ti bàjẹ́. Tí ẹ ò bá gbé kaná kó kó dáadáa, ẹ ṣàyẹ̀wò ògiri ilé àti òkè ilé yín kó tó di pé ẹ̀ ń wọ inú rẹ̀. Ẹ pín ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú àwọn aládùúgbò yín, pàápàá jùlọ pẹ̀lú àwọn ẹni tó ń dágbé àbí tí wọ́n jìnà sí yín. Ẹnu àwọn kọ́tà omi àti àwọn ọ̀nà tí omi lè gbà fi yín ilé àti oko yín ká kí omi bá lè ṣàn lọ dáadáa. Ẹ fowó díẹ̀ sínú àpò kan tẹ ò gbé sókè pẹ̀lú àwọn ìwé yín tó ṣe pàtàkì, fìtílà, ìṣáná àti pàápàá jùlọ tó bá ṣeéṣe ẹ̀rọ gbohùngbohùn tó sì ń lo píìlì. Tẹ̀rí pé àbò yín àbí ti àwọn èèyàn yín ó wà nínú ewu. Ẹ má dúró mú ewu kankan ohun ní kíákíá. Ẹ kúrò nínú àgbègbè náà tó ní ewu, kẹ sì lọ sí àwọn àgbègbè tí ìjọba pèsè kalẹ̀ àbí sí àwọn àgbègbè tó ní ààbò tí àwọn ọ̀gá lọ́gàá ìlú wọn ò fi hàn yín. Níwájú ewu ìkún omi, ìṣesí kọ̀ọ̀kan ṣe pàtàkì. Òun ló mú kí ojúlẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè Benin tó ń bójútó ìdáàbòbò àwọn ọmọ ìlú máa tọrọ lọ́dọ̀ gbogbo ẹ̀yin ọmọ ìlú pé kí ẹ ṣọ́ra, kẹ sì hu àwọn ìwà tó ṣe pàtàkì. Bákan náà kẹ bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò láti lè fi dáàbòbò ara yín àti láti lè fi dáàbòbò àwọn èèyàn yín ní àpapọ̀ nínú dídènà ewu. ewu isokan ati ikuwasi rere a le di awon ewu ikun omi ku ki a si daabobo awon emi nigba ti isele pajawi ba sele abi ti e ba nilo iranlowo e pe number 118 ni ofe eyi ni ikede ojulese orilede Benin tun bojuto oro idaabobo awon

0: kóró tẹ tọpa tọhún 104.3 fm sí gbèsè mi tẹ hàn tọhún tóró mi tọlẹ bẹrẹ bí sunu bẹrẹ bí yọnu mi sọfọ ń dọdọ mi rò pọtọkọrọ mi ní kúcẹ tó àzọn o mẹmẹ sunde ẹdùn sẹpọ mi ẹ kàn ló hàn mi sàn tógódò bọdọdọ mọ lọ àdáńdé bóyá mi já o hóde tìǹ bọ èmi tó àdálẹ náà bọ èmi mọ ọmọ ọ̀rọ̀ tó tẹ ẹ tàn gbà lọ parí pépé mẹ èmi yín sọ́sì bọ iye mi tàn jí èmi bọ èmi òbí tàdókòrò na èmi tọpo èmi nọpo ló bàbá mi tàn po tó o iye mi tàn po yìí gbẹ ẹ dè bọ èmi lẹ yín fìbò tó akọ́nà iye mi tàn bọ yíya lọ ẹ jọ bọ ẹ mọ sùndéwò bọ kpla dóná bọ mẹrin sí àlọkọ ẹ èmi hwendo tsa eyín nu kpokpo bó ba sí tó gbẹzẹ mi tọmọ sọmọdé wọ sùn jìvì tó iye mi tàn sí xomẹ bó jìvì àtọ̀ tó èmi nọ sí xomẹ ɖo de jìvì tó èmi nọ sí xomẹ baba ehe èmà dé vidé tó vò náà vidé kóra ní yè yè mọ èmi mẹ dé kpékpé ma nyọ àdàvò mẹ dọ̀nà wẹ náà dọ̀mọlọ èmi ma yín àgbóni ehe sí òvi wa mu ẹ kà wá jọ bọ àjìwá dùkúlà náà ẹ mi nọ kpó tó bàbá lọ kpó iye mi tán ẹ wá jọ mọgá bọ àwòrán mi dà sí bó o náàtsẹ ìvíjọ dójí nù kléwúndé wá jọ tó fúlẹn bọ mànọ́nádé wá náà iye mi tán bọ ẹmi dọ̀rọ̀ mọ ẹmà inú kú tó pọ̀ tẹ mẹ́mí tètò yòvó tó mẹ ena mi jirọjẹ bọ emi dọ iye mi tọ ayo foto mi bọ ipe nu ko ego bọ awutu itan epon tene bọ eto ganji bo to gbigbọ jẹ vure to yo foto mi to apa emi tan e ko nu wa joti en do mu lo e baba de emi ohun kun bo mo emi ma gbe ko ego amu sunpali sunpali emi no dran lo do e odin alonu alonu din e ma wa nune awutu jagode de no do tukla sunle boyoro cancer de prostate sin pile cheton e wa tukla do baba ene we mi doro mu emi na bai we mane we na wa yo to mo emi na pe nu kogo i emi toro kila do e ma agba yi do o baba mu ko ton o de ejo mi do gbon de ajidu klan to mi opo chenchen gbon de tafu emi gbon cha ye mi ton le nle plele be mi do mi du akode do baba mo koton na ehen dai e so kan gbe ko emi go ehen dai na go ma san kwedo emi go ye mi ton re mi no mo kwere mi o yi lo ren o pe eji menu sin gbe we mi na se menu sin gbe mi na dasa menu sin gbe we ra ho nu to ti to ene dari jijo meloton ni ta se ne amasi de mi di yi lo ren le amasi ni do mo o wiwe pede ni do mi opo ni pede we amasi de emi no zero klen e ka ti bo e gen ye na plen da pa plen wa yo to me bona wa so ne bo e na mo o pon gbo pete bo o ye emi ton e to ale ogun ni na ti to mo nko emi ma din do ye emi ton lo e do o hu ronde alo pare flen pon o a chede tin bọ iye mi tàn dó tó gbẹ̀zán mi tàn jí kódà tó fìyé tán lẹ pọ́ sí gbẹ̀zán jí bọ yín dọ́mọ́ lọ égbélé homẹ tó mẹ́go o pé mẹ́lọ́ túlàsì dóhùn náà mẹ́mọ́ kọ̀tàn èmi tó yẹn sì bùkà sọ gbẹ̀sù dé jíwèwè jíròrò yé níyìn náà bàbá yẹn dé nù yé báyìí tó gbẹ̀zán mi tàn bọ èmi pọ́n wé kákà bọ yín mẹ́ yi àdàdànù bo dókun de ma de nemi jirọjẹ bo emi to tẹnda o me to wo to me emi to ni dapon o dambio kete me kete ma yon kun o dama so yon hun o 21 31 45 32
1: Mi to
0: hemi bolo e
1: to hemi gari
2: koi
1: mi to hemi
2: bolo
0: o baba da o
2: me kuche doi ah
0: Dawe rie.
1: Sébastien Yonkosu we.
0: Sébastien Yonkosu. Fofo Seba Asuyon Leton.
1: Fofo grand frère, bonjour.
0: Fofo Seba Asuyon Leton.
1: Eh, nami fonro. Eh,
0: Dawe. Dawe hulono e.
1: Ma fonga dia.
0: Dawe agbono e.
1: Me fonga di.
0: A ka fi bi ona mi do kai me.
1: Ah,

0: Radio Topa, votre partenaire.
1: Ah, Ojoayo, Ojoadunlosuyo.
2: Ẹyin ọmọ obìnrin lọkùnrin àti lóbìnrin níwájú ìkún omi ti àṣàkíyèsí ní ọ̀pọ̀ àgbègbè orílẹ̀-èdè Bìnì. Ojúlé-iṣẹ́ orílẹ̀-èdè Bìnì tó ń mójútó ọ̀rọ̀ ìdáàbòbò àwọn ọmọ ìlú ABPCE ń tọrọ lọ́dọ̀ oníkálukú yín pé kí ẹ ṣọ́ra gidigidi. Bákan náà kẹ́sì bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò àti láti lè fi dènà ìpàdánù ọ̀pọ̀ ẹ̀mí. Bákan náà láti lè fi dí àwọn ewu tó lè jáde nínú ìkún omi. Ìkún omi jẹ́ ewu ńlá. Ó lè fa ìrìbọ omi, ewu, jàmbá, ìparun ilé àti ohun ìní pẹ̀lú fífọ́n káàkiri àrùn tí omi tí kò mọ́ lè fà wá. Jẹ́ fún ààbò yín àti ti àwọn ẹni tó ń bẹ ní ìdílé yín. Ojúlé-iṣẹ́ ABPCE ń gbà yín níyànjú láti tẹ̀lé àwọn ìmọ̀ràn wọ̀nyí. Ẹ má ṣe gbìyànjú láti kọjá odò tí omi rẹ̀ ti kún àbí èyí tí omi tó ń ṣàn níbẹ̀ ní agbára. Tó bá tẹ̀ jẹ́ pé omi náà dàbí pé kò jìn, ó lè jẹ́ ewu ńlá. Ẹ má ṣe kọjá odò tàbí ọ̀nà tí omi ti bò ní alẹ́. Tó bá tẹ̀ jẹ́ pé ọ̀nà tí ẹ mọ̀ tẹ́lẹ̀ ni tẹ̀ sì ń gbà lọ sí oko tàbí ọjà, omi lè jìn àbí kó lágbára ju bí ó ṣe fi hàn sójú. Ẹ má ṣe jẹ́ kí àwọn ọmọ kéékèèké àbí àwọn àgbàlagbà sùn sílẹ̀ lẹ̀. Ẹ gbé ibùsùn yín sókè pẹ̀lú bíríkì, igi, ọ̀pá ọ̀pẹ àbí pátákó. Tómi bá bẹ̀rẹ̀ sí wọ ilé yín, ẹ jí gbogbo àwọn tó wà nínú ilé náà kí ẹ sì lọ sí ibi ààbò lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ má ṣe dúró ní ipò náà títí kó burú sí. Ẹ má jẹ́ kí àwọn ọmọ yín ṣeré nínú omi tí ń ṣàn nínú gọ́tà àbí lẹ́gbẹ̀ẹ́ odò. Ẹ sì mọ́ mu omi inú odò tó ti kún tàbí láti orísun omi tó ti lè bàjẹ́. Ẹ yàgò fún gbígbé nínú ilé tí omi ti bàjẹ́ àbí èyí tó ti ń fi àmì ewu hàn. Ẹ dáàbò bo àwọn ìwé pàtàkì yín bí ìwé ìdánimọ̀, àwọn ìwé ìjọba, ìwé ilé ẹ̀kọ́ àti àwọn ìwé míì tó ṣe pàtàkì. Kẹ sì gbé wọn sínú àpò tí omi ò lè wọnú rẹ̀. Ẹ pèsè ní ọjọ́ iwájú ibi tí àwọn ẹran ọ̀sìn yín bí ewúrẹ́, adìyẹ àti màlúù ó lè gbé tí omi bá bẹ̀rẹ̀ sí pọ̀. Ẹ gbé àwọn ohun ìní pàtàkì yín, àwọn ewé, oúnjẹ pẹ̀lú àwọn ohun èlò iná mọ̀nàmọ́ná síbi tó ní ààbò. Ẹ gé iná mọ̀nàmọ́ná kúrò nínú ilé tí omi bá wọ̀ láti dènà ewu iná mọ̀nàmọ́ná tó ń mú èèyàn fún ìrìnàjò yín ní àwọn àgbègbè tí omi ti kún. Àwọn ọkọ̀ ojú omi tí wọ́n fún ní àṣẹ nìkan ni kí ẹnu. Ẹ sì gbọ́dọ̀ lo ẹ̀wù ìdáàbòbò yín ní gbogbo ìgbà tí ẹ bá ń ṣe ìrìnàjò pẹ̀lú ọkọ̀ ojú omi tí wọ́n ń finá sínú rẹ̀ tó fi ń lọ àbí ọkọ̀ ojú omi oríṣiríṣi míì. Ẹ yàgò fún ọkọ̀ ojú omi tó ti kún jù kí ẹ sì tẹ̀lé gbogbo ìtọ́nisọ́nà àwọn awakọ̀ àti àwọn ọ̀gá lọ́gàá. Lẹ́yìn òjò tàbí lẹ́yìn ìkún omi, ẹ má ṣe mu omi kànga tàbí omi odò tí ìkún omi lè ti bàjẹ́. Tí ẹ ò bá gbé kaná, kó kó dáadáa. Ẹ ṣàyẹ̀wò ògiri ilé àti òkè ilé yín kó tó di pé ẹ̀ ń wọ inú rẹ̀. Ẹ pín ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú àwọn aládùúgbò yín, pàápàá jùlọ pẹ̀lú àwọn ẹni tó ń dágbé àbí tí wọ́n jìnà sí yín. Ẹnu àwọn kọ́tà omi àti àwọn ọ̀nà tí omi lè gbà fi yín ilé àti oko yín ká kí omi ba lè ṣàn lọ dáadáa. Ẹ fowó díẹ̀ sínú àpò kan tẹ ò gbé sókè pẹ̀lú àwọn ìwé yín tó ṣe pàtàkì, fìtílà, ìṣáná àti pàápàá jùlọ tó bá ṣeé ṣe ẹ̀rọ gbohùngbohùn tó sì ń lo píìlì. Tẹ̀rí pé ààbò yín àbí ti àwọn èèyàn yín ó wà nínú ewu. Ẹ má dúró mú ewu kankan o. Ní kíákíá ẹ kúrò nínú àgbègbè náà tó ní ewu. Kẹ sì lọ sí àwọn àgbègbè tí ìjọba pèsè kalẹ̀ àbí sí àwọn àgbègbè tó ní ààbò tí àwọn ọ̀gá lọ́gàá ìlú wọn ò fi hàn yín. Níwájú ewu ìkún omi, ìṣesí kọ̀ọ̀kan ṣe pàtàkì. Òun ló mú kí ojúlé-iṣẹ́ orílẹ̀-èdè Bìnì tó ń mójútó ìdáàbòbò àwọn ọmọ ìlú máa tọrọ lọ́dọ̀ gbogbo ẹ̀yin ọmọ ìlú pé kí ẹ ṣọ́ra. Kẹ sì kú àwọn ìwà tó ṣe pàtàkì. Bákan náà kẹ bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò láti lè fi dáàbòbò ara yín àti láti lè fi dáàbòbò àwọn èèyàn yín ní àpapọ̀. Nínú dídènà ewu, ìṣọ̀kan àti ìhùwàsí rere, a lè dín àwọn ewu ìkún omi kù kí a sì dáàbòbò àwọn ẹ̀mí. Nígbà tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bá ṣẹlẹ̀ àbí tí ẹ bá nílò ìrànlọ́wọ́, ẹ pé nọ́mbà Sandwich Sweet ní ọ̀fẹ́. Èyí ni ìkéde ojúlé-iṣẹ́ orílẹ̀-èdè Bìnì tó ń bójútó ọ̀rọ̀ ìdáàbòbò àwọn